0: ɛrɛ a tɛgbɛ tso dugu tɔ ka ɲɔgɔn do réserve do file
1: gandi
0: bɔn ne dɔ kɛra fi ye te fi wa bolo bon jan wɛrɛ n'a to nɔ ko mine fɔ dugu min tɔ ne ye mɔgɔ tɔgɔ tɔju wa sigi kɔ sa.
1: Wọ́n sọ ní tó li tó do alɔ tɔnu kɔɛ.
0: Ɛ dɔnkɛ li do alɔ mɛ ne gandi kɔɛ. Bɔn na da yi lo ju bana mɔna nu ɛlɔde ba yi gbe mi jawe diɲɔ. Mi sunu gilegbenu ne azɔma da fi to ya ma yi sunu gilegbenu. Sunu gilegbenu n ye wɛrɛ do ɲɔgɔn do kɔ sa. Parce que de ye jiwe ya wɔso an lɛbɔ de ye jiwe.
1: Gandi gandi.
0: Titan ni ewe gɔɔ bayi dɔ. Nunu egbe tɔn di lɛ o. Kanfɔn kanfɔn sɔtɔn lɛ ko wayi mɛ egbe tɔn di lɛ o. Ne y'a di a mi mɔ pe bɔnma yi ba donna kun gandi ye a bo yi biya mi olu kɔmɛ na fiɲɛ o ye. Do a tɔn ji wɛ ten e de bɛɛ do baa mɛ. E de baa yalo ji bɛɛ la sɔ nubɔ bɛ di o ye. E de di ma lɛ mo nu filagbɛ ji bɛɛ ko sɔ nubɔ do e de xɛlɛ bɔ dɔn ko mi do azo la o mi lɛ so mi ko yi mi de. E de akpɛto biya na vɔ. A kana lɛ tɛnpɔn. O y'a tɔn kɔ ba yi dɔ ko. O ni mi do yi mɔ nu ti tɔn jɛ nu kɔn a dɔn na tɛnpɔn bɔ. Mɛjitɔ to yɛlɛ yɛ dɔrɔn yi tun mɛjitɔ yɛ tɔn lɛ.
1: Kɔnu yi do kɔntɔn mɛ kɔ yi.
0: Do kɔntɔn mɛ mi dɔn na yi awo bɔn na yi tun mɛjitɔ mi tɔn lɛ. Nenu lɔ dɔn na tɛnpɔn mana kpɔn sɔ mɛjitɔ yɛ tɔn lɛ de. Bɔn mɛjitɔ yɛ tu tɔn lɛ yɛ dɔn na yi ti bɔ yi na dɔ ko kosi kosi bɛ na do tun lɔ kiri o mi mɛ wele o mi do yi yi bɔ yɛ mɔnu kun jɛ go. Na sɔ ninu asu bɔ ɛ wa yi xɛ le yɔ. Yɛ akɔnto wele de kekpe lɛ si ya mɔ yɛ si mɔ yɛ mi wele de gbɔna dɔ ha. Ɛyɛ ma di akɔ mɔ kɔtɔ ni bo tun lɔ ko mi ko ja yɛ n dagbe ya. Ma do ba yi filɛ wa yɛ tiɲɛ o yɔ na lɛ gɔ wa.
1: E na tiɲɛ nu mi kaka mɛra ko sayi ro nu mi togbe nu yɛ mɛ e do tɔgbɛn da ko. Togbɛn kpɛvilɛ yɔ mi to gbɛnu ye bi sese 01-21-31-45-32 wigɔ wɛ 01-21-31-45-32 do nu mɛ de voye wa kan nu ye. Am fond dagbe bo pe donu ma gberu to e nemi lo ka fon bon
2: e do pe bi le fon gan dia
1: gan ti
2: na ru ko wa
1: e o
2: e yo lo gbe nu da da de mo di o ni
1: e so alo nu e
2: no e o me ye gbo mo je dagbe ke yan bi okun to tan le me e ku ko de o je pe mi na mo ra mo pe tan gbe o re me e na mo gbe de bo pe tan gbe
1: ami ami
2: e de canada so ka gbe de me tan lo ko tan henu
1: ami
2: Eno yo mi lo dubo gan bienvenu. Bon. O de mi je kwo a te je yo. Nga ma ton a do kwen.
1: E an chen we. Fuye so a ton sen.
2: Se yo. O de mi je kwo a te je
1: yo.
2: Se yi debo bi mi
1: kata. Ya. Se kwo a lo kan tu etin lo.
2: E. De mi je kwo a te je yo.
1: E.
2: E yi debo bi mi mi.
1: Aha.
2: No. Nne koton le nana. Wọ́n fi mi tàn lé ikú tó lẹ́bẹ̀ẹ́ náà tún lé náà sán pẹ̀ tọ́gbọ̀n. Ẹyin dọ̀ àyín gbẹ́tọ́. Bọ̀ amadutuko tó wé a atọ́ ẹni atọ́ hàn. Báyìí ṣe tán ṣe ń dọ̀jú bọ̀ ṣe tán bẹ́sù tẹ́ ẹ tẹ́rẹ̀ ọ́. Tó àwọn tòkó tó ló kóbọ̀n àtọ́ lábẹ́ pé àtọ́ wẹ̀.
1: Ǹjẹ́ àwọn ìlẹ̀fọ́ dọ̀ apá kú iná máa ṣe kan jí?
2: Ń lọ mẹ́jìlẹ́ mẹ́. Wọ́n àyín tọ̀pẹ́ bó egbè jù. Bà amadutuko tó àtọ́ wò wà. Báyìí ṣe tẹ̀ ṣẹ́fẹ́ lọ ṣe tẹ̀ ṣe tẹ̀rẹ̀ ọ. Tó àwọn ṣòkòtò ló pọ̀gọ́ ń ṣòkòtò àwò lẹ́ ọ. Ṣé ló pe àtọ́ pé ó wẹ̀?
1: Ẹ dà sí ẹ sọ.
2: Mi ti ẹrẹ jọ máa ò bẹ̀rẹ̀ òwò inú ẹ̀ mi ò tẹ̀ tẹ̀mú lọ ẹ̀ ọ. Mi ṣe bọ́ rògbọ́n gbà ló ṣe é fínẹ̀. Bọ̀ mi hàn pẹ́ dé. Mẹ́mi máa dó gan an lè lẹ́bi àjẹ́ lẹ́bi jí ọ. Mi náà kọ́ ló kóró gọ́ Ẹ ẹ ti wo inú ẹlẹ́lẹ́ bí ẹ̀mí àmọ́jẹ̀ ilé mi ṣẹ́bọ̀ sí fẹ́ kẹ́kẹ́ rẹ̀ àbọ̀ tó wẹ̀.
1: Tí ó bó yí.
2: Ìta ìhun débu wa. Màá gbé tó pé mi dẹ̀ mi ń ta ẹ̀. Tọ̀run. Nàdé ń nọ bí tí ọ̀dọ̀ jẹ́ rẹ̀ kó ẹ dọ̀ kó dàgbé wẹ̀. Bọ̀ ẹ ká yẹ kó ná gé sí kó wẹ̀ à. Mẹ jàdínlẹ̀ bẹ̀ sí kó wẹ̀.
1: Gànjí gànjí.
2: Wọ́n àyìn súnù. Bọ̀ àwọn dọ̀ mí náà dọ̀ ìyọ̀nù dé mí
1: Aha.
2: Tabatẹ́ ló kalẹ́ ọ.
1: Ẹ.
2: Akànhẹ́ akọ̀tún ṣùgbọ́n a tún ọ̀pẹ́.